0: lọ́wọ́ ẹ̀mí mímọ́ in the name of Jesus kí ọlọ́run kó gbé ìrìn lọ́wọ́ dìde fún ọ bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ lọ́sẹ̀ yìí bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ kó tó dalẹ́ ìrìn lọ́wọ́ jáde máa wà lórí Facebook ni by 6:30 máa ti bọ́ síbẹ̀ bó gbó ṣe ń jẹ́ ti ọlọ́run Facebook àti YouTube ọdẹkùnlé ẹ̀ pàfẹ́ mi sí ìbáyàn church ẹ̀yin tẹ́ ẹ wà lórí Facebook sí àkíní ní ìgbà márùn márùn ó túmọ̀ sí orí ọ̀fẹ́ ò ń gbọ́ mi lórí Facebook ò ń gbọ́ mi lórí YouTube sí ààrẹ ní ìgbà márùn jẹ́ àwọn tí bàbá mi ọ̀dánwò and òní ló di omi méjì ni ó pe number 2 nínú omi tá a fi ń gbàdúrà gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ìwọ náà join wa mú bottle water and dájọ ni òní ló pe number 2 omi nígbà tó bá pé 10 omi mẹ́wàá yẹn láàfi wẹ̀pọ̀ àwọn èèyàn ò mú omi wọn omi tẹ́ ẹ bá mú ẹ tó mú dé church ní ọ̀la Wednesday ní wema ìsìnméjì náà láṣe ìkan ní aago mẹ́jọ àbọ̀ ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ẹ̀yin àyànfẹ́ nígbà ó bá dọ̀la ẹ já mọ ohun tí ó ṣẹlẹ̀ nípa àpẹẹrẹ ìgbàgbọ́ wa anointing oil àti nǹkan kan tí mo fún àwọn èèyàn ẹ jẹ́ mọ̀ wò bóyá ẹ̀mí ọlọ́run yóò yọ̀ǹda pé ká fún àwọn èèyàn ẹ jẹ́ kí n ṣẹnu báyìí lórí Facebook láàárọ̀ yìí ọdẹkùnlé Epaphra lórí YouTube TikTok ibẹ̀ yẹn ni màá gbé wà tó bá ti di 6:30 ibẹ̀ ni omi wa tí màá ti sọ tẹ́lẹ̀ sí àtún dá òun náà pamọ́ mẹ́wàá là ń lọ pẹ́pẹ́ yẹ pọnmọ́ lánàá a sì ń gba testimony now ibi mọ̀ ń lọ ọmọdé ẹ̀yin wo lẹ́lẹ́ fẹ́ ràn lọ́wọ́ tí ọlọ́run bá fẹ́ ràn ẹ̀dá lọ́wọ́ ẹnìkan ní wòlíì bò ni ó ṣe ṣe nǹkan mẹ́ta mọ̀ tó ni ẹnìkan bí ibo number 1 tọ́lọ́run bá dé tó bá fẹ́ ràn ọ́ lọ́wọ́ sá ṣíṣe ni ó lo áńgẹ́lì ẹnìkan láńgẹ́lì bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì tí ó bọ́ ìyẹ́ wọn sọnù tí wọ́n yọ sí ọ ẹ̀yin wo lẹ fẹ́ ìbẹ̀wò áńgẹ́lì nínú ìwé Hebrew chapter 13:2 ó ní ẹ fira yín fún àlejò bí àwọn bàbá yín ṣe sáńgẹ́lì lálejò láìmọ̀ àwọn kan sáńgẹ́lì lálejò lọ́sẹ̀ à ń sí sáńgẹ́lì lálejò ó ní pípa kádà rẹ̀ dáadáa ayé èrè a sì yíra ẹjẹ ń pàṣẹ angeli paul the bible says angels are ministering spirit they minister to the heirs of salvation oníṣẹ́ ìránṣẹ́ làwọn angeli tí wọ́n máa ṣiṣẹ́ fún àwọn ajogún ìgbàlà ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé kinní kan bẹ̀ tí wọ́n ń pè l'angeli ìrànlọ́wọ́ angeli ìbẹ̀wò angeli ẹnìkan ní sọ ti wá ṣe bẹ́ẹ̀ rí inú bíbélì wọ́n pọ̀ bàjẹ́ inú bíbélì tí wọ́n ń ra àwọn èèyàn lọ́wọ́ nínú ìwé genesis chapter 19 lọ́sàlẹ̀ ibi láti rí ibi tí the angels they visited Abraham wọn bẹ Abraham wò ẹnìkan nígbà wo láńgẹ́lì mọ́ wá nígbà tí ìrànlọ́wọ́ èèyàn bá pin nígbà tí ò bá sí solution mọ́ fún ọmọ ènìyàn nígbà tí ọ̀run bá fẹ́ ṣe tó yàtọ̀ wọn a sì taari áńgẹ́lì sí ọ ka bíbélì rẹ bíbélì sọ wípé Sarah ti wọ 89 years Abraham ti wọ 99 ọmọ ìlérí tí wọ́n ní wọn ó bí wọn èbí so ó nílò láti jẹ́ kí ìrànlọ́wọ́ wá fúnra rẹ̀ ìrànlọ́wọ́ sọ látọ̀run òní bíbélì fi sọ pé olúwa ní àpáta àti àsáwa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú ìrànlọ́wọ́ yẹn lọ wá wọn bí Abraham ìtọ́ yà mí lẹ́nu ni pé wọ́n ti bọ́ yẹ wọ́n lẹ̀ nígbà tí wọ́n fi dé ọ̀dọ̀ Abraham bíbélì ní àwọn alágbádá aláṣọ àlà mẹ́ta aṣọ white ni wọ́n wọ̀ bí wọ́n ṣe dénú ilé rẹ̀ gbàrà báyìí Abraham ni ẹ mọ̀ bọ̀ ọ yẹ mọ̀ bọ̀ ẹ wá fọ ẹsẹ̀ yín ibi tá a ti mú ẹ fi kéṣì fi fẹsẹ̀ nìyẹn ọ̀nà mẹ́wàá ni wọ́n ti fọ ẹsẹ̀ nù bíbélì a sì ṣe àti ṣe mẹ́ta lágbára ọlọ́run a mọ̀ ṣe tó yàtọ̀ ní ọjọ́ Wednesday léyìí gbogbo àwọn ọmọ yín ni ó wà ńbẹ̀ now ẹ wá gbọ́ ìkéde tẹ́ ẹ̀ sanwó fún yín tó bá di ọjọ́ Friday on the 14th oṣù ẹlẹ́ẹ̀kẹjọ yìí 14th Friday yìí láti aago mẹ́fà ìdájí láti gbé àdúrà sókè títí di aago mẹ́fà ọjọ́ kejì wòlíì ọ̀dẹ́kùnlé ọ̀wà nù tẹ́ḿpìlì inú chọ́ọ̀chì tuntun tá a ṣẹ̀ṣẹ̀ kọ́ yẹn ni olúwa ti sọ pé ká gbé 24 hours of prayer o lè wá mọ̀ pé 24 hours lọ́dọ̀ tiẹ̀ báwo la ṣe ṣe tó o bá jí wá ní 6 láàárọ̀ ìgbà tó bá di 7:20 sí 7:30 wà mọ́ ọ lọ àwọn míì ò tún wá ètò bá convenient tó bá tún ti di 9 àtún bẹ̀rẹ̀ àdúà tó bá tún ti di 10:30 àwọn gúrùpù yìí ò tún mọ́ ọ lọ tó bá di aago méjìlá tó bá tún di 1:30 ìyẹn ní ò tún parí ìyẹn àwọn ò tún mọ́ ọ lọ gbogbo ẹni tó jí ọmọ comfort life pátápátá tí wọ́n ti dé church yẹn rí kapo ti debi owa mo olohun wa so pe ninu church ti tun yen oni ka ti se isin 1 hour 30 minutes 1 hour 20 minutes fun gbogbo eni ti ba ti nwole won mo wole won mo damajemu ko to do su kejo odun ti nbo e nbo wa damajemu ni mommy so ipade Wednesday ati ti ojo Friday pepe ye omo pomo oh manumi wali abada shahaladesh emi olohun so be mo tin kede e ma si tun kede e siwaju ati siwaju si o ni e wa damaje mo olohun ko ba le fun mi lomo ko to de august odun tin bo so ma wa authenticate e nigba to ba di 77 ni agbara olohun odio 77 to so yen ma ti ni e ko nu paper ta ba ti pade Friday inbi temi ba ti ngbadua baba Femi Emmanuel ni o wa nbe awon ni o mo gbadua so a jo mo na wo si ta jo mo gbadua fun gbogbo awon eyan ko si nta fe se 77 nta ba se ku ni pin le gbagbe august and lagbara olohun ke se pade kan ti ope into nilo lati lonu church lojo yen 1 hour 30 minutes emi ni ma wa nbe fun 24 hours tori gbogbo gba ti a ba ti ngbadua ma mo fase le bo ba lo bi se yabe bo ba gbogbo wakati eni kan ni tin ba wa fe pada wa loru bo wa loru bo ba ti dago meji loru a gbadua di 130 a tun lo sun to ba tun di 3 a tun bere to ba di 630 si to 7 a pari pade on ka li po mo lo gbogbo eni kan ni woli tin ba wa fe duro di sunday nko iye awon ti hostel wa tin be layi kan ba le gba nikan ni o sun nbe ati iye awon ti bed ba ka gbogbo se to ba fe book o le tete book le pe e ba nfi room le e ba nfi eba fi bed ile won ba yin fi yen ile gogo se nje ti olohun but to ba ti pari awon to ba ti ni awon yoku o lo o di sunday ato pade loli communion service now am gogo eyin te wa ti last year kini baba mi se ninu aye re so le ronu pada so le ran leti awon ise iyanu atijo ma fi number mi sita e send awon testimony yin o si le wa sonwe ma lola ni ojo Wednesday e ji o loud ko neat so that other people can hear it. Gbogbo eyan ara UK London 18 ni Tuesday tin bo ki mo ba mi si Wednesday e gba woli odekunle e perfect lalejo it's just a night ago marun si ago mejo si mesan ale o ti to gbogbo eyin te ba fe gba flyer e lo number eyin te lo mo nbe je ka 19 owo mi je nfowo mi komo re 081 637 kan 34 43 e gbo number yen ini o fi pe mi o kan fi bere pe e fun mi ni we lewo flyer bo se kona nu bo ko yin o ba yin ri flyer 081 637 kan 34 43 e fi ba mi soro pe ki n fun yin ni flyer mo pe mi o mo pe number yen ni de olu to ba ipe le kan se to ba ipe in block ye eyan mo fi whatsapp mi ni so olohun yo jo dara fun yin eni kan ni woli n te n so tin ba gbo yin ye e l'olohun won ran mi lowo ko to dale loni emi ko mo so be emi olohun lo so be fun mi olohun ran lowo bawo ni o si se se bo se se fun abraham angeli si o awon angeli yen wa mo to daju won je ran ah won je iyan ti abraham gun fun won awon angeli je rice ah nibo won gbe ye won papo si e to wa je papa n ba ri be ni pe nigba won je ntan ti an dide ti o fe mo lo won wa pe sera at abraham nikan ni se rododo ti an kabo omo yin da abraham ni abimo oye won won mo mo ni won wa ni ko to di woye amodun ko to di woye amodun sera o gbe omo pon sera lo bomi wa ngba yen ni won lo bu serin ti case ba ti le tan angeli lo won mo lo an gbogbo eyin te n gbo mi eyin kan be ti case yin ti le tan a fe lo angeli fun gbogbo eyan dide nle wa mo bowo soke baba angeli si mi angeli mi da onise ranse ni won niju lo ti fangeli re sise iranse olohun kan so put your angel on assignment fangeli re sise ai moye igba angeli ti sise fun woli tin doyin angeli ti wa dawo nu to ti wari bo bi n ba so yen aye awon blogger la wa won kan mo fi yan se leya ni ohun lo je a mo da le sawon kankan tori iran yi ofe ijinle won o to agbara wu won ofe mo pagbara kan wa and wa gbo mi bo fe bo ko awoji o di mimo fun opo angeli kan mo te li o gbogbo ese tin dun leyin re ngba mi na ki se si aje ki se monitoring spirit angel angeli ni monitor re awon angeli ti an yan mo won a ma fa o won omo ti jabo nu moto yi ti moto accident to lo ko to ni collision to gba moto kan omo ti won gbe dani o si fo jade lati oju window o si bo sowo eni tin lo loju titi o si gbe mara bayi bo gbe to be ninu moto yen lo ku omo yen nikan lo so 5 igba ti won wa di onito ohun ori die angeli lo gba omo o si gbe kale e ki gbe angeli mi o the day ran mi lowo lo se yi angelic help God can use angel is part of the channel of help o ni atoro fun iran lowo so to ba di kan ran gida tan angeli adide ati ren to be travel out to je pe won mo deny won ti deny fun igba mewa ko to dipo na bere si engage lori angeli nigba to di stage to be bossy mi se to mo deny re o lo ri eyinbo to wo suit okunrin ni o lo joko ti yen lo fe bo o ni excuse me I want to go to toilet I mi si joko nbe o issue visa gbara o dide ku nbe iyen wole won ti fo eni ti won fe obirin ni won ti fun visa re o ti lo boko e ko lo boko e eke angeli mi da ran mi lowo oni se ranse ni o dide angeli mi lo se wa ba mi raja asiri e favra nigba mo mo ta oja ti mo nta isu mama to bi mi atawon to nbe ni adugo le si eleri oja temi ki pe ti n ba ti ni kangeli o wara o le ran won se loni o le pase ko wara jare mo gbagbe sanda mewa re to ba ti n wa to ba ti ri pategun fe si o loni to ba ri po fe si o lose olufe so ro kangeli o si ni there are some spiritual beings that you cannot see with your naked eyes but to ba di kan ran gida tan won mo wa visible you will see them wa ri won ki Abraham nikan lo Lord angeli si igba ti won bi Jesus igba ti won bi John the Baptist angeli wonu temple wa igba ti won bi Samson alagbara angeli yo bi baba agbalagba ni koda won fun lo nje ngba ti omo eyan ti wa bere si won ti jo interact oni kin lo ko iwo okunrin angeli ni abedo lo ko mi abedo tumo si ewo eyan ki mo ko angeli on lo bi je wipe meta pere angeli ti an fi han wa nu bibeli emi omo bi ta won kan ti mo angeli ti won enikan ni e sa wa won angeli meta o fun wa ni enje Gabriel o si fun wa ni enje Michael asi to ni battalions of angel ti won fo ko won enikan kan e to tun je keta ti an fi han wa nu bibeli nu revelation ni abaddon tumo si angeli ti won so mole o buru Jesu lo in mo bi awon kan ti mo angeli ti an pe o although any fallen angels tawon yan ti lo wo ko won bo yo ko fallen angel ni won pe fun o ti won pe angeli lo bi je pa lakalo fi ole pelu bo se npe awon angeli yen lo ka bibeli re ati jo ka bible tan melo angeli to pade nu bibeli ngba to nka yato si Michael and Gabriel and Abaddon and Apollo so mi to tun ri tori mi omo bi awon yan ti mo angeli ti won wa mo da pa awon angeli fallen angel mo ni we kan ti an pe ni 6 and 7 book of Moses nigba yen ka to dana sun and 7 and 8 9 and 10 nigba tawon yan toju bo nkan ti won wa agbara abamiki and at the end of the day inu awon owe yen eyin te ba ni nle e kan pe o ko orisirisi ajala ilu ajuge ni kan ajara ifa o ko tin benu gbogbo owe niyan and iwe lasan ni otubante ijinle mo fi won bo ti je pe ti won ba ti misi latojo awon agbara okoko to ba ti misi iwe yan mo danu le re o le je pe ni benu le re yin mesan kan bo mi laaro itiwe iwe 6 and 7 book of Moses iwe marun pere Moses ko Genesis Exodus Leviticus Number ati Deuteronomy nbo won ti wa 5 and 6 7 and 8 9 and 10 oku loko iwe abami ni ki sangeli olohun awon angeli ti an ba wa lato run nigbati case ba le tan laarin seju meji si meta o si ton ni ri won mo won ti lo niyan angeli ti wa ba pastor san oko leyin gba won si san tan gba won fe ba gbalẹ won fe gbalẹ pastor yen ni angeli si wa ja fun fowo mejeji si abi ayin bi owo kan sabi yo tun bi owo keji sabi yo si ke baba mi pase fun angeli mi ko lo ran mi lowo loruko Jesu eyan ki si gbadura sangeli ewo ni ọlọ́run ọ̀pọ̀ àṣẹ sí ká mọ gbàdúrà sí áńgẹ́lì mo fẹ́ ràn yín jáde ẹ̀yin wo lẹ̀ ń fẹ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ áńgẹ́lì kò dìde fún ọ lónìí ìrànlọ́wọ́ áńgẹ́lì kò dìde fún ọ lọ́sẹ̀ yìí in the name of Jesus gbogbo wa lájọ ka bíbélì tán níbo lo ti rólí yu rẹ̀ ó lè ra fẹ́ níbo lo ti rá àwọn àròkọ burúkú tó ń dapọ̀ yẹn they are falling angels àwọn áńgẹ́lì tí wọ́n ti ṣubú falling angels tàbí ó dẹ̀ mélòó àjọ ka báíbù tán ni màá pe gbogbo ẹ̀yin tẹ́ ka báíbù tán láìpẹ́ yìí àjọ ka 66 book of the bible àjọ ka tán tá a parí ẹ̀ sí ìwé revelation ètò ò lè gbọ́ tí wọ́n dapọ̀ abaddon àti apollo tó o bá kíyèsí gan torí pé mo sọ olè mọ̀mọ̀ pé o ti dapọ̀ abaddon o ti ka apollo o ti ka lucifer ni wọ́n tún dapọ̀ angel tó ṣubú lónà àti michael olórí ogun gabriel oníròyìn ayọ̀ ẹjọ́ ó dẹ̀ mélòó tó gbọ́ tádébóyè ń dapọ̀ olúyù rẹ̀ ó dẹ̀ mélòó tó gbọ́ tóyè dépò ń dapọ̀ olí rafẹ̀ ó dẹ̀ mélòó tó gbọ́ tí fẹ́mi emmanuel dapọ̀ olí rafẹ̀ olí ń bo ni wà olùfẹ́ inú ìwé tí wọ́n wà inú ìwé ọ̀tọ̀ ni tó bá ń dapọ̀ wọn jù èyí ò ní setback náwó ẹ kí n pàṣẹ ìrànlọ́wọ́ ń bọ̀ kó tó dalẹ̀ ìrànlọ́wọ́ ń bọ̀ lọ́sẹ̀ áńgẹ́lì rẹ láṣì ìrànṣẹ́ o áńgẹ́lì látọ̀run yóò yọ ọlọ́run bá ń gbọ́ àwọn tí wọ́n jẹ́ ajogún ìgbàlà láńgẹ́lì mọ́ ṣiṣẹ́ fún ó ní áńgẹ́lì jẹ́ oníṣẹ́ ìrànṣẹ́ tí wọ́n ń jẹ́ṣẹ́ fún àwọn ajogún ìgbàlà so tó ọba ti mọ jésù tí èsì ajogún ìgbàlà áńgẹ́lì rẹ kàwọ́ kò yóò mọ tẹ̀lé ọ ṣùgbọ́n kò ní ṣe nǹkan kan wàá mọ lálàkálà áńgẹ́lì rẹ ò ní jà wà á mọ jẹ gbèsè áńgẹ́lì ọmọ wù ọ ràn pọ níjọ tó bá dajogún ìgbàlà tó gba jésù gẹgẹ bí olúwa tó olùgbàlà áńgẹ́lì rẹ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ẹ jẹ́ mọ lọlé ẹnìkan ní ẹgbẹ́ testimony mo fẹ́ gbé ọ̀rọ̀ tí mò ń sọ ni kí n lè fún ọ lóye kó yé fowópọ̀ àwọn áńgẹ́lì tó ti ṣubú gbàdúrà mọ́ ni ẹ̀yin wo lẹ fẹ́ ìrànlọ́wọ́ gbogbo èèyàn pátá rú ẹ bọ màá rí ìrànlọ́wọ́ kó tó dalẹ̀ ẹyọ kan mo tí mo ó sì ku nǹkan méjì tí ọlọ́run máa ń lò tó bá fẹ́ ran ìdálọ́wọ́ ọlọ́run jọ kó tó dalẹ̀ mo fi irúgbìn ìrànlọ́wọ́ ọ̀lẹ̀ bí gbogbo èèyàn ò sí àwọn 55 ó ṣe wọ́n á rúbọ 1000 ọlọ́run wọ́n á rúbọ 2000 gbé ìrànlọ́wọ́ dìde fún mi ráńgẹ́lì ìrànlọ́wọ́ sí mi ráńgẹ́lì ìrànlọ́wọ́ sí mi bọ̀mọ́ bọ̀dá o wọ́n lè wá ní ọ̀nà tí wọ́n tọrọ nǹkan lọ́rẹ̀ mọ́ ṣe ahun o especially lọ́sẹ̀ tá a wà yìí áńgẹ́lì tí wọ́n bọ̀ ìyẹn wọn kalẹ̀ wòlíì ọ̀dẹ́kun lè lọlé a tún pàdé lọ́la ẹ múra lẹ̀ fún wednesday ẹ múra lẹ̀ fún friday ẹnìkan ni mo fẹ́ san ọ̀rẹ́ tẹ́ ẹ dáko mo fẹ́ san ìdámẹ́wẹ̀ mi náà ti fẹ́ kásá sí san ìdámẹ́wà ẹ lo àwọn nọ́mbà yìí 2017 42 90 47 Comfort Life Mission International. Bí yàn bá wọlé ẹ lu eléyìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. First Bank. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ máàkì birthday yín lónìí tẹ́ ẹ máàkì wedding anniversary yín mọ̀mọ́ bàbá tẹ́ ẹ máàkì wedding anniversary yín. Ẹ ní jẹ́ńjẹ́ ìkáàánú mọ́. Ọlọ́run yóò mọ̀mọ́ gbé orí yín sókè ọjà ẹgbà ìyanu tiyín náà. Ẹ fún mi ní testimony láìpẹ́ in Jesus name. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Ẹnìkan ni mo fẹ́ send testimony tèmi náà. Ó yẹ send yẹ sórí bíi 08081 71 65 66 Ẹ send the message ire àtàánú kọ́ bá yín. You are blessed. It is well with you.
1: Dawid one who na pe nu eh eya fun we super 88.1 fm eh you go kan eh si a video
2: okole eri gbe yo gbere si a eyu we super 88.1 fm o wa ma video